ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́lá fún Jésù kí gbogbo ẹni tó jókòó kó dìde.

0: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
1: Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù Olúwa lò ta fẹ́ fi gbàdúrà. Kò ṣe ta fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé, ìkó lọ yóò padà. Bí agbára bá dé, ọ̀nà tó dí ọ̀la. Bí agbára bá dé, ohun tó kú nínú ayé wa yóò jí. Nínú ìwé Jòhánù ní orí kejìdínlógún. Ẹni tí ó ka yẹn a máa bá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ńbẹ̀. Láti ẹsẹ̀ ìkẹrin lẹ ti bẹ̀rẹ̀. Nítorí náà, bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhun. Ta lẹ̀ ń wá, ìbéèrè àkọ́kọ́ nìyẹn o, ta lẹ̀ ń wá, torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ, láti yẹ̀yẹ́ rẹ̀, láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ ọlọ́run tàbí alágbára ṣùgbọ́n ó nítorí pé iná yẹn bẹ́ẹ̀ agbára yẹn bẹ́ẹ̀ àṣẹ yẹn bẹ́ẹ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ òkìkí yẹn bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá yes wọ́n dá lóhùn pé Jésù ti Nasareti ni ó wí fún wọn pé èmi nìyí. Ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn. Ọdẹ méjì o, èmi nìyí yẹn mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ. Yes. Wọ́n bì sẹ́yìn, wọ́n ṣubú lulẹ̀. Yes. Ó tún bi wọ́n léèrè lẹ́ẹ̀kẹta. Tẹ ta lẹ̀ ń wá. Èmi nìyí. Bẹ́ẹ̀mi lẹ bá ń wá. Jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ. A fẹ́ béèrè agbára Ọlọ́run ká tó lọ. Ìdí ni pé ẹni tá a fojú jọ, ẹni tẹ̀mí sinmi lé. Ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí bẹ́ẹ̀ ń bí semele. Ẹni tí àwọn akọrin tí ń kọrin yìí semele. Ẹni tí ẹ̀yin gbogbo tẹ́ ẹ dúró ìsemele. Òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi semele ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ lọ́wà. Ẹ̀dẹ̀ ojọ́ tá a ti ń bá a bọ̀. Bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀. Kò tí ì síbi tá a gbé gbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kàn jàngbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi nìyí lẹ́ẹ̀kínní. Ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì. Péèrè sọ pé wọ́n bì sẹ́yìn. Wọ́n ṣubú lulẹ̀. Agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà. Agbára la fẹ́ béèrè níbí. Torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni a péjọ sí kí ni ń ṣe bẹ̀. Ẹ lọ káyé wọn. Ẹ já mọ nǹkan tí ń ṣe ń bẹ̀. Orí ilẹ̀ táwà dúró sí ẹni tá a dúró tì Ọlọ́run. Láì dẹ̀pẹ́ rárá sà mọ̀ láìpẹ́ rárá ibí yìí máa di ọjà àgbáyé. Ètò Ọlọ́run nìyẹn. Kò sẹ́ni tí wọn ìkẹ́gàn rẹ̀. Ṣùgbọ́n nígbà tágbára Ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ. Onírúurú ẹ̀gàn la rí nínú ayé Anna nínú ayé Sara. Ṣùgbọ́n nígbà tó débì kan dúró ogun ẹ̀gàn ṣe kí ni o ọ̀tàn pátápátá. Láyé rẹ̀ ẹ̀gàn máa tán. Àmì yẹ̀yẹ́ máa lọ ṣùgbọ́n a ní ìdí agbára Ọlọ́run. A ní ìdí agbára Ọlọ́run. Ọwọ́ á sọ fún wọn pé tó bá ṣe pé mèlè ń wá. Èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀. Mo mọ̀ pé mèlè ń wá. Gbogbo àwọn tó dúró ìpátá ẹjẹ́ wọn máa lọ o. Ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹjẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá. Nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀. Ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan. Bá láboyún bá bímọ tì í. Tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé òkú ọmọ ló bí. Kí lóògùn pásítọ̀ ń bẹ̀yẹ̀ sà.
0: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
1: Eyin mama ati baba awon ti nwa yin eyin oru awon ogun ti an gbe ti awon omo elomi da lodo olorun to gba le ti mo bi obirin gba oko osun nitori wipe eni ti won wa lo mura kankan kan ye o de si pataki keni ko kan mura gan nigba ti mo ba n pe adua agbara la ni disa gbagbara ba de awon to n patewo ni koko to n so koju fe ti wa na won pada join wa ni tori won o ri owo ta ni o owo olon lara wa yes o ti o sele niyan ni jesi waju oro mi e ma se gbagbe pe leyin ti won ti mu jesu oluwa tan ti pale re mo tan won ti gba po pari nu sugbon iyanu lo je oba awon oba lakoko je ni kankan ofo kan si oba won ba jidide nle adiju olodumare ise awon aposteli lori kene nbe yen e ka wara wara lati ese ikesan ehe a to papo su eh bi a tin wo a gbe soke awo sama gba jesu kuro loju awon oniyeye to nwo ehe bi an ti teju mo oju orun yes bo ti re oke ki esi won duro le ti odo won aha eh ki lo de te fi duro te won oke eh yesu na yi ehe eh Hallelujah, hallelujah. Gbogbo awon oluso ti an ni won ma so oba awon oba. Igba ti oba awon oba yo jidide nle. Nisi la won gan sibe. Ota to nso yo gan. Mo de fe ka mi yin lagbara o. Mo ni ota to nso to nwa bo won ti se o si o ma gan. So ani di agbara Jesu nigba opin yi. Nitori pe nkan ti o to nkan lawo eyan pe ni nkan ninu we Matthew ni ori ogun ole mejo e ka se meji nbe o ba wo ti to bi agbara Jesu Oluwa Matthew 28 verse 1 and 2 everyone so ke e soro gidi aha be ni aha latorun o yi okuta ko na lenu ona o joko le aha won wa riri oto eru ti nbe lara Jesu Oluwa ba ba se gbagbo daada eru yen lo ye ko wa lara wa sa ninu we Johanu ni ori kerin la nbe lati se kejila oni looto looto ni mo wi fun yin enikeni to ba gba mi ko iru ise temi nse lo na yo se ani ise to tobi ju won yi lo tori ti emi nlo sodo ta ni o sodo baba so gbo wa ta wa nbi ni a ki ise eniyan lasan e ja gbadura bi eni ti ise eniyan lasan tori a fe ma lo ka ma pada keni kokan wa ma jeri si agbara ta ni o agbara olohun agbara la fe beere fun gbogbo awon tan ko ra awon jo bi Judas bi nkankan toro na lo ma gbogbo e ori oke bi ti Jesu lo ma nfara mo ibi to pe ma ngbadua o je won o mo bi be ba fe mu e je nsaaju yin eni mo mo daada ni bi o ba renu sami alagbara meje nbe yen eni to mo o to mo mi to rojo wa kiri ko mo ona ti an le gba mu wa iru eyan be o ma sun ko ni jima a fe beere fun agbara olohun tori pe lowo Jesu Oluwa nikan so la so pe gbogbo agbara laye ati lorun nibo lo wa owo Jesu nikan lo wa
0: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
1: Mo wa ninu ile lori trista mo se se debi ti mo wi ni mo wa ri wi pe awon eranko kan tan pe ni opo mi mo bi ma se dowo won ninu isipaya yen won de gbi pada ni won yo mi wo bayi ori trista ti mi na wa yen mo fori gbadua ojiji mo gbo gba ti won yen bayi ninu ifidi fo ni baye ba mi sugbon gba ti mo ji dede ibi ti kini yen ti sele mo da be mo nigba ti mo ji yen emi olorun wa nso fun mi pe iwo ko na yin ban yesu oluwa na yin ni ban de nle ko ma yin mi mo ba be si yin le mo be si yin le e wo ibi o tan si ni yen iru eyun le lo mi pariwo ye o si tan nitori pe ipon ti o tan yin si won o ba agbara Jesu lara won gbogbo eyan lo je pe ipon to ba won le ban pe si nitori pe won o lagbara bi an ti yin won ni ban won lo oki tele won ti ja wale ipon pe si ti ba won awon miran ipon okun ba won won ri bi ita ti jo mo alaafi awon o to nkan mo awon kan ipon iye meji ba won gan ba de bi adua kaka ti an po kan po kan ma se daada emi yo ma so fun pe ibo lo bi adua kala na ti o gba pe ti o lo nje ta e ba adua to ngan ti ego na je le lo ke lo wa mu bo iru awon fa yen la fe ki agbara Jesu oluwa ko fa yo ko lara wa gba ti mo ba fe pe adua lenu agogo die ye ina menu se yan ko ni ye ti ko ni daada be ti na yin o ti to gbogbo to ni o tori awon eniyan ti an fe ba yin ti an le yin bo leyin eyin leyin o ri won ba jin gokiki aye fele tan gokiki gogo won awon kan kile leyin won iba se pe won duro awon to kile iba ti se kini o won ba ti saaju won bo ba je ran se olorun to level kan to n sise tan we eyan yo mo o awon eniyan to fe tu o to fe ju o lo they are very many in number to ba duro o si nti o le sele emi le fi gogo enu so fun yin wi pe lakoko ta de yi ninu ijo apostoli ti kristi oluwa ti gba ogo mo loluwa gogo so fe to wa legbe re pe oluwa ti gogo laye mi o soro soke o mi o gbo daada o bi jesu oluwa o ba se mu ti an sa gogo ipa bibeli so pe fun ara re lo fe mi e lile fun won e se pe won mo pelu ipa iku to ye ka wa na wa niyan agbara la fe beere fun bayi nitori pe bi nkan ti wa laye wa awa na mo pe nkan se gere o si ye ko ri be ta ba ti wa de bi agbara yen mo fe ke beere bi eni ti o ba ri owo re ti run agbara ba de yo dide ona re ti di agbara ba de yo dide gbogbo n to da laye re pata lolorun ni agbara lati sajo niwon gba to ba fi aye re le fun ife ta ni o fun ife olorun hallelujah eba nki dada
2: hallelujah

Ìsá fún ilé ògbó tó ti ṣe kí ni. How many of you are ready to go to that glory? Because after this world, we are not going to pray again. Kí ló la máa máa sọ? Ó rí àwọn àjà practice ẹ̀ nínú ẹni mi ní ayé báyìí. Ṣé ìwà ìtumí náà bí kíní kan fọ́rọ̀ ọ̀gá ni kí wọ́n gẹ́gẹ́ dé à? There are some people that it will be difficult for them because when they are in the world, they don't even know how to dance. Ẹ̀rọ àwọn ọmọbìnrin tó bá kọrin tó bá nílò, ṣe àbúkọ́ wọn lè tó ṣe yìí yẹn, tẹ́sẹ̀ wọn máa tà ṣe. Ẹyin kò sì gbọ́dọ̀ ẹ̀mí tó ní ìsìn.

is not biblical. Àwọn oríta ń kọ́ kò wà biblical kò kò touch up àwọn èèyàn. Tó bá touch up àwọn èèyàn tó bá pè ní 5 minutes tẹ́ bá fi máa lo 10 minutes wọ́n ní dá yín dúró. Bẹ̀tí bá jẹ́ pẹ́yìn náà ijó yẹn ni gángan náà tún lọ tiẹ̀ lọ́tọ̀ gbogbo ẹ̀ lọ lágbàdúrà pọ̀. Ọgá náà lọ sókè yá yá yá yá yá

pẹ̀lú bí láti fẹ́ ta irú rí bí àwọn ilé ìkọ́ tàbí gbàtẹ́ ń kọrin lọ bí instrumentalist kó pé guitar tàbí pé organ is playing in another key or singing in another key. Tàbí gbàtẹ́ iná ti tó kọ́ tẹ́tí kọrin yẹn lọ tẹ́kọ̀ dédé off. Tẹ́ off gbogbo ẹ̀ wá ní àwọn scatter scatter. Bí lọ báyìí instrumentalist náà ti lọ báyìí. Tàbí ìgbà tó ní kẹ́kọ̀ọ́ bá tún máa ṣe á lòun ògbọ́n tẹ̀ ẹ̀hún tó ń pè é á lẹ bá mi rigi sókè á tún dá olùkọ́ rẹ̀ dúdúdúdú ẹni tó ń gbọ́ bẹ́ẹ̀. Á ní ariwo lásán là ń gbọ́ gbogbo ẹ̀kú ti gbọ́dọ̀ ẹ̀ ìgbẹ̀rẹ̀ gbogbo àwọn kẹta ṣe yẹn accompaniment lásán ní gbogbo àwọn yẹn the voice must come out. Tàbí tó wá gbé mẹ́kọ́ fún ìdání tọ́ bóyá microphone tẹ́gbẹ́ fún soprano yẹn kò sí ìtú bẹ́ẹ̀ bóyá tẹ́nà ní microphone yẹn láìda bí ọ́tò ó ẹnìkan lẹ máa máa gbọ́ tótótó ẹ̀jẹ̀ ní fún soprano mọ́. All those things.

agbára tí máa fi lè ṣe ìfẹ́ rẹ àti ohun tí máa lò láti fi ṣe ìfẹ́ rẹ tó ohun ayé òfin ní dìmi lọ́wọ́ tí ohun ayé òfin ní dìmi.

tí mo lè kọ yín lórí kan. Ìlọrin ni mo ti rá torí yẹn ní ọdún tó ti pẹ́. That was 1995. Bẹ́ẹ̀ a ti dé Ìbàdàn. Ó ní ìwọ ló yẹ láti gba ògo àtọ́lá. Ìwọ ni gbogbo ògo tọ́ sí o.

0: hope it, Lord, upon every individual that is here right now. We pray, we declare, our heaven is open in Jesus' name.
1: Olúwa ń sọ fún mi lánàá pé ọ̀pọ̀lọpọ̀ ogun ló wà nínú ìjọ wa. Wípé èèyàn mélòó la ti kúrò ẹ̀ tí wọ́n ń gbọ́ káàkiri ayé. Olúwa ní pé àkókò ti tó fún àwa náà nínú ìjọ yìí pé kí wọ́n kúrò wa. Mo ń sọ̀rọ̀ agbára ní orúkọ Ọlọ́run àwọn ọmọ-ogun ní àṣálẹ̀. Gbogbo ẹ̀yí ogun tó ń sọ̀rọ̀ lábẹ́ igbó, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, ó yà fọ́rọ̀. Nípa orin ọ̀fẹ́ pẹ́fọ́rì, nípa àánú jọ̀gà, ẹ̀yí ogun tó ń sọ̀rọ̀ lábẹ́ igbó, ẹ̀yí ogun tá a gbé pamọ́, ẹ̀yí ogun tá a gbé sínú tí ó sọ̀rọ̀ láti àṣálẹ̀ ìlọ, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, ó yà fọ́rọ̀. Ọwọ́ tí a gbé lé ọ lórí tí ó jẹ́ kí ogun yìí kó sọ̀rọ̀ agbára, tí ó jẹ́ ká máa gbọ́ káàkiri ayé, ogun tó ń sọ̀rọ̀ nínú ilé, mo pàṣẹ ọwọ́ yẹn lórí ayé wa, iná dákú. Divine manifestation in the name of Jesus. Divine greatness in the name of Jesus. The grace of God over all will multiply in the name of Jesus. We commit our Father unto the able care of God. More grace upon his life in Jesus' name. Tí o bá rí àmì tó ní nánú mẹ́ta ṣe bí a ti ń jábọ̀ kúrò nínú gbọ̀ngàn yìí ní òní kó tó

mẹ́tẹ̀ẹ̀ta fẹ́ kọ́ títí pé àdúrà ọgbẹ́ kan ṣoṣo jẹ́ we pray. Ó ní ọgbẹ́ ta fẹ́ kọ́ yẹ ó máa ná wa ni pé à ń múra dáadáa torí wàá ronú jinlẹ̀ dáadáa lórí nǹkan yẹn. Wàá mọ̀ sọ pé àánú ló gbé mi débi ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn sọ mí jọmọ ogun ayé kò bọ́ yé mi o. Ìdí mo dé

0: thank him. You will say, God, I thank you for granting me worthy of this great group. Àwọn akọrin mímọ́. Àwọn àwọn gbé ọ̀gá torí pé ọkùnrin yẹ láti jẹ́ ọ̀kan nínú ẹgbẹ́ tó dára yìí. Iwájú bá mọ yí nǹkan yẹn, ẹlòmíì ń kọrin bọ̀ kò mọ yí nǹkan yẹn pé orí ọ̀fẹ́ tó ní agbára ni. Ó kọ́ sáwọn òpin òwò sáà ń kọrin náà ni. Tó o bá mọ yí nǹkan yẹn pé orí ọ̀fẹ́ tó ní agbára, orí Ọlọ́run fún ọ wá pariwo. Ọlọ́run mo gbé ọgá pé ọkà mi yẹ, mo wà nínú ọ̀gbọ́n nínú ẹgbẹ́ dáradára yìí. Àwọn ẹgbẹ́ tó ń kọ orin mímọ́, ẹ forúkọ Jésù, ó yẹ gbàdúrà. If you know the meaning, yes, if you know the importance of being in this particular group, give thanks to God. Yes, do better than no one long. Do better than no one long. Go to the corridor. Omo lu egbe to wa tele, omo lu awon orin to ma nko, o to ti wa lara awon egbe akorin mimo bayi. Dupe gidigidi lowo Olorun. Yes, baba mimo o se tori pe o ka mi ye ninu egbe daradara ye. Baba mimo eto ni foruko mimo re Jesu Oluwa wa. Nǹkan yẹn fi ní agbára tó yẹ kó ṣe pàtàkì sí wa. Kò náà ni pé ẹgbẹ́ yìí òun ni ẹgbẹ́ tó máa ṣe iṣẹ́ ìránṣẹ́ ti ayérayé amíde eternal assignment. Hallelujah, láṣẹ Ọlọ́run. Kò yà yín lẹ́nu pé àwọn ènìyàn tí ó ń sọ̀rọ̀ Ọlọ́run ló ti bẹ̀yẹ bẹ̀rẹ̀. Àwọn oníwàásù, àwọn yẹn kọ́ ló máa ṣe iṣẹ́ ìránṣẹ́ ti ayérayé. Àwọn tí ó jẹ́ ẹgbẹ́ aládùúwà nínú ayé ń bì ló ti relevant. Àdúrà relevant nínú ayé ń bì. Yes. Ọ̀rọ̀ Ọlọ́run relevant nínú ayé ń bí. But ní heaven, when we are getting to heaven, prayer will be no more relevant. Wọ́n ò gbọ́dọ̀ gbọ́ igbe ẹnikẹ́ni níbẹ̀ kó sọ pé o fẹ́ ṣe kíni, o fẹ́ gbàdúrà. Wọ́n ò sì gbọ́dọ̀ gbọ́ igbe ẹnikẹ́ni níbẹ̀, ẹnikẹ́ni ò gbọ́dọ̀ sọ pé o fẹ́ wàásù. Torí kò sáwọn tó fẹ́ wàásù fún ń bẹ̀. Àwọn tí wọ́n ti bọ́, àwọn tí ò sí, àwọn tí ò sí wàhálà kankan fún, àwọn ló wà nbẹ. Hallelujah, láṣẹ Ọlọ́run. Hallelujah, láṣẹ Ọlọ́run. Ṣùgbọ́n kan tó ṣe ní láàánú. Nínú ìrìn àjò yìí. Revelation 19:1. Ó ní mo bọ́ ohun kan ní ọ̀rọ̀. Ohun àwọn èèyàn tó pọ̀ wọ́n ń kọ hallelujah. Ó túmọ̀ sí pé eternal assignment yẹn òun là ń practice lọ́wọ́lọ́wọ́ báyìí. Òun ló gbé wa débí. Ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ni pé orin bá ń sọ yẹn gan báyìí. Báwo la ṣe ń kọ orin yẹn? Bíbélì wípé ẹ kọ orin mímọ́ síta ni sí Ọlọ́run. Ṣùgbọ́n lónìí orin wo ni àwọn èèyàn ń kọ? Olúkálukú ṣà ń kọ orin náà ni. àwọn èèyàn lè kọ orin mímọ́ sí Ọlọ́run nítorí pé ìṣẹ̀lẹ̀ alágbára kan ó ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ náà ni pé odi kan wó. Kí mo lódi kan ṣe? Odi kan wó. Odi tó wó yẹn òun náà ni odi ẹ̀mí tó wà nínú ọkàn wa láàrin ìṣẹ́jú kékeré. Odi yẹn náà ni wà tèmi la fẹ́ gbèrò pátá. Ibi tó wà yẹn wàá pariwo Holy Spirit, take charge of my heart. Holy Spirit, do what? Take charge of my Sherry. Ìṣẹ̀lẹ̀ kan máa ń ṣẹlẹ̀ sáwọn akọrin, wọ́n máa ń sọ ọ́, but èmi ò ní fẹ́ kó máa ṣẹlẹ̀ sí wa o. Gbogbo àwọn tó ń dá wa lẹ́kọ̀ọ́ yẹn, èmi láìkí ẹ̀. Wọ́n máa ń sọ kàkí pé àwọn akọrin wọ́n máa ń gbé àga lórúkọ Olúwa. Ó mi ń gbé àga. Kí ni wọ́n láwọn akọrin máa ń ṣe? Pé wọ́n máa ń gbé àga. Bẹ́ẹ̀ni, ó lè rí bẹ́ẹ̀ torí pé odi kan ti ṣe kíni, odi kan ti wọ́. Wá pariwo èmi mímọ́ ó yà gba ìṣàkóso ọkàn mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Ara ìgbéraga ni pé ìṣàkóso ọkàn mi, èmi mímọ́ ó wà lọ́dọ̀ mi. Tí ọba ní kọ́bẹ́ sí ní ọ̀pẹ̀lẹyọ kọ̀ọ̀kan fún ọ, ìgbà yẹn ló mọ̀ pé bẹ́ẹ̀ yẹn kọ́ ni èmi mímọ́ ti ń ṣiṣẹ́. Wà á mọ̀ pé gbogbo àwọn ẹlímẹ́ǹtì yẹn tó ń jáde yẹn, ìyẹn kọ́ ni ẹlímẹ́ǹtì láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́. Wà á pariwo ẹ̀mí mímọ́ ó yẹ gba ìṣàkóso ọkàn yẹn. Ẹ kó orúkọ Jésù, ó yẹ gbàdúrà. Tí orin tí Ọlọ́run fẹ́ yóò ti máa jáde wó. Ara ìgbéraga ni pé kéèyàn máa wò pé iye òkàn mi ta ló sọ pé òkàn ọ́ kìí kàn ṣe orin lásán. Orin mímọ́ sí Ọlọ́run, no matter how classical is the song you are singing, once it is not in line with the heart of God, is foiled. Iti mo fe ko mo niyan o kori aye josu aye rani si. No o ti mo oko Ọlọ́run lori to so yen gbadura dada. Emi mi mo gba isakoso okan ye ha just so Christ Oluwa wa. Nítorí àkókò tó wà níwájú mi, odi orin tí iṣẹ́ ìránṣẹ́ apostolic tó ṣe kí tó wó, ìgbà tí mo rí rebuild yẹn àti mọ̀ pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ bí wọn ò kọ wíwọ́ bẹ̀. Tí ọba ní kán tó nǹkan kọ́, ó túmọ̀ sí pé nǹkan yẹn ṣe kíni, ó bàjẹ́, ó wọ́. Mo wà ní òṣogbo níjẹta, mo rí kankan tó pà mí lọ́kàn jẹ́. Ẹ mọ̀ bínú sí mi, ó pà mí lọ́kàn jẹ́ gan. Mo dẹ̀ gbẹ́mà dìgbà ti pé mo ti ń dájú lọ náà. Mo rí nǹkan yẹn, I have to go and turn back. Torí mo fẹ́ wò dáadáa. Ohun tí mo rí náà ni pé mo rí signpost ńlá yẹn. Mo rí ọ̀sun òṣogbo festival. Nísàlẹ̀ rẹ̀, mo wá rí our guest ministers that will sing for us in this festivity. Mo wá rí àwọn tí à ń pè ní akọrin ẹ̀mí àgbáyé. Àwọn ló fẹ́ lọ kọrin níbo lọ́ṣogbo kan níbi ọ̀sán kíni. Kìí ṣe àwọn akọrin àgbáyé nìkan o, because of ethics mi ò ní dárúkọ wọn. omi fẹ le ma jabọ lojú mi because mo like awọn kan wọn sọ lẹkan o wa lara awọn ti a n fi owo pe wa sibo awọn yẹn wa lara awọn ti a n fi owo pe wa sibo wa sisa si praise the lord mo ko gbe pe ọna wo ni awọn eyan wọn yoo pa pọ orin ṣe wọn ma ma kiri ọsun ni ari yẹn to o tojuru mọ o dun mi gan denpo kan ẹyin ẹyọ ọlọrun mo gbagbọ pe gbogbo ẹni tó wà nínú pẹpẹ yìí lọwọlọwọ akọrin ni gbogbo wa bó o bá já kọrin gan o ti di dandan fún ọ o mọ kan náà ni because that is the eternal assignment tí o gbọdọ sí ẹni tí ò ní kópa ń bẹ wàá pe orúkọ jésù wàá pe náà mímí mọ wàá bẹ̀rẹ̀ sí ní pariwo gbogbo ẹ̀yin ẹ̀mí tẹ́ ẹ rán wọlé nígbà tí o dín wọ wàá mọ pariwo pé ẹ jẹ́rẹ́ wọ irú àdúrà yẹn sórí akọrin lóòótọ́ kíní yẹn pa lóòótọ́ mi ò fẹ́ mọ tẹnu mọ but bọ́ọ̀rù akọrin ṣe rí nìyẹn àwọn akọrin kan torí orin yẹn àwọn tó gbogbo ètò ẹ̀sán tó ń bá bọ́ iwájú nísìn tó ń bá ṣe nísìn and so then bó o bá wájú jù bẹ́ẹ̀ lọ tí o bá ti wà in line pẹ̀lú tí ọlọ́run ṣe gé ni tí fẹ́ àyàfi bó bá jẹ́ di òkú ló ti lọ́ máa kọ́ ọ̀pọ̀ tó bá jẹ́ iwájú ọlọ́run tó bá jẹ́ church o gbọ́dọ̀ múra kó o gbàdúrà ní gbogbo ẹ̀yìn ẹ̀mí búburú tó ti rọ́wọ́lẹ̀ nígbà tí o dín wọ àkókò tó ẹjọ́ náà ẹ gbọ́rúgbọ́ jésù ó yẹ gbàdúrà. Àwọn ẹ̀mí tó rọ wọlé wọ́n pọ̀ débi pé nígbà tí o ti ṣe kíni ló yí pé bí o ti jẹ́ríko ó ti yálulẹ̀ tó wọ́ bẹ́ẹ̀rẹ̀ àwọn ọmọ ísírẹ́lì wọ́n wọlé tààrà sí wọ́ tó ọṣù sórí lára àwọn odi tó rọ wọlé jésù tó ọ̀fọ́ fún olórin ìgbéraga ṣe kí ni ó jẹ́ ọ̀kan bẹ̀ mo mọ nǹkan tí mo ń sọ sórí ní báyà ní lásìá à ń ṣe prógrámù kan bí àwa invite olórin olórin tá a invite yẹn ó kọ́kọ́ pa bí ọ̀sẹ̀ kan sí bàtà fẹ́ ṣe kí ni tí a fẹ́ ṣe prógrámù bàbá wa general evangelist olórin ni wọ́n máa ń kọrin tọ́ bá jáwọn olóṣìṣẹ́ ìrànṣẹ́ báyìí wo orin wọn ò létí ìdáwó orin dúró praise the lord èmi ò mọ orin kọ ṣùgbọ́n mo fẹ́ràn orin torí nìkan ni ó kù wá kù níbo ní heaven ijó mọ̀ pé bí bàbá ṣe kọ orin tó orin ọpẹ́ orin yìí àwọn èèyàn tí mo sọ fún wọn tó mẹ́rin márùn ijó mọ̀ pé olórin yẹn kò kú lórí àga tó ṣe kíni tó jókòó sí àwọn ìyàlẹ́nu pé ṣó ni mò ń sọ ni jókòó sí bẹ́ẹ̀ kọ́ pírà ṣáwárí ọdún ọjọ́ tó fẹ́ kọrin nípa ẹ̀yin yẹn ẹ̀mọ náà yìí ẹ̀yin yóò lè yin lọ́rùn àbí ẹ̀ẹ́dá nǹkan kan mọ̀ mo wò báyìí pé ẹ̀rọ lè yin lọ́rùn ìwọ wo kí ló dẹ̀ máa ń fà ìgbéraga ni ẹ pariwo lórí ẹyọ kan ṣoṣo yẹn nínú àwọn ẹranko èṣù tó rọ wọlé nígbà tí odi ẹ̀mí wọ nínú ọkàn. Matthew 15:19 ó ní láti inú ọkàn òun ní èrò búburú gbogbo ló ti máa ń ṣe kíni ẹyẹ yẹn lọ ìtọ́kọ́kọ́ bá sí ọkàn mi nìyẹn pé àwọn olórin àgbáyé gospel singer ni ẹ pè wọ́n kìí ṣe pé mixing olórin ẹ̀mí ni wọ́n máa wò pé inú ọkàn wọ́n ti kọ́kọ́ rò pé ẹ tọ́lá wọn kìíní yẹn gbọ́n wọ́n lè jẹ́ 3 million ni ẹ ṣe kíni ní ẹ̀fìn ìbá tiwọn ibẹ̀ wọn ò ti rò pé
1: jókòó sí bẹ́ẹ̀.
0: Ọ̀rọ̀ owó là ń sọ yìí. Ẹ parí wa. Ìgbéraga tó rọ̀ wọlé. Bàbá mo pariwo. Bíbélì ká yá yọ ká gbogbo àjòjì ẹ̀mí.

alamọ ẹyẹ mẹ́mẹ́ gbogbo nǹkan yẹn. Onídìí àti bèrè fún mọ́. Ó ti wọlé lẹ́ẹ̀kan. Ó ti ṣe kiní kan.